0: seulement l'Éternel qui peut les réprimander. Et lui-même, il nous a fait cette promesse-là. Mais cette promesse viendra accomplissement seul si tu peux venir vers Jésus-Christ. Et le Seigneur Jésus t'appelle à travers l'Église de la sagesse de Dieu en Christ. Viens vers Jésus, mon frère, ma
1: soeur.
0: Viens vers Jésus, mon papa, ma maman. Peut-être que tu es déjà découragé. Toi, tu es allé à l'Église avant. Et tu dis, à cause de ce qui se passe aujourd'hui dans les églises, moi, je ne veux plus aller à l'Église. S'il te plaît, ne donne pas l'opportunité à tes ennemis de t'opprimer. Parce que l'Éternel ne leur permettra pas de t'opprimer. Mais toi-même, tu peux leur permettre. Relève-toi de ta chute. Je comprends ta situation. Je comprends ce que tu es en train de dire. Le Seigneur comprend tout. Mais relève-toi de ta chute. Toutes les églises ne sont pas les mêmes. Je t'appelle à Christ. Dans l'église de la sagesse de Dieu en Christ. Cette église est sise à Akpakpa, à la paroisse mère. Et tous les mardis, de midi à
1: 14h30,
0: à 14h30, tous les mardis, nous avons un programme spécial. Ce programme-là, ce n'est pas seulement pour quelqu'un, mais c'est pour tout le monde. Tu vas à l'église ou pas, le Seigneur Jésus t'appelle. Au quartier Souroulere
1: 2.
0: L'avant en face de l'école primaire publique. Une fois dans l'avant. Prenez la troisième voie à droite. Le Seigneur Jésus t'attend là. Demain mardi, de midi à
1: 14h30.
0: Et je voudrais te dire, si tu veux parler aussi peut-être des problèmes à notre Père en Christ, tu n'as pas besoin de payer quoi que ce soit. C'est gratuit. Gratuit, la Bible a dit, le Seigneur a dit gratuit, je vous ai donné, gratuitement il faut donner. Donc c'est gratuit si tu veux de l'aide. C'est à travers la prière.
1: Bon, au dédali.
0: Je vais te donner ce numéro.
1: Nanawe, numéro
0: 01 96 12 30 73. Écris ton message seulement à travers. Et ton
1: WhatsApp.
0: S'il vous plaît, papa, j'ai besoin de la prière sur telle situation. Le Seigneur Jésus-Christ va les utiliser puissamment pour toi. Et puis, je voudrais t'inviter maintenant à un programme spécial de cette semaine. Cette semaine, sur toutes nos paroisses de l'église de la sagesse de Dieu en Christ, nous avons trois jours de réveil spirituel qui va commencer le mercredi,
1: jeudi,
0: vendredi. Le Seigneur vous appelle, vous les jeunes, pour vous relever. La gloire que l'ennemi a déjà renversée, le Seigneur veut redresser cela. Je vous en supplie, si tu te vois en tant que jeune, ce mercredi, le Seigneur t'attend dans toutes les paroisses, sur toutes les paroisses de l'église de la Sainte de Jean Christ.
1: Le mercredi, et
0: puis les papas, les mamans. N'importe quelle situation que vous avez, n'importe quelle tribulation que tu es en train de traverser, tu dis que vraiment que ça ne marche plus. Ça doit marcher et puis ça va marcher avec le Seigneur Jésus. Alors venez à Jésus-Christ. Trois jours de réveil puissant.
1: Réveil
0: puissante.
1: Trois
0: jours de réveil puissant sur toutes nos paroisses internationales. Le mercredi, le jeudi et le vendredi. Je t'en supplie, bien-aimé. Toi qui es en train d'écouter, appelle ton ami. Appelle ton frère. Appelle ta femme. Appelle tes bien-aimés. Pour recevoir la parole non diluée du Seigneur Jésus-Christ. À travers mon Père dans le Seigneur. Le Seigneur Jésus est déjà là pour te donner la nourriture de vie qui est la parole de Dieu.
1: Jésus-Christ, tu Et tinto bedo Jésus Christ do kunome.
0: À travers mon Père en Christ.
1: Mon tomiton dali.
0: Notre papa l'apôtre.
1: Papa miton apôtre.
0: Le général de l'église de la Sainte de Dieu en Christ.
1: Mais agui de teto Jésus église sagesse de Dieu en Christ.
0: Par la grâce que l'Éternel leur a donnée.
1: Bon au droit de kunona et dali.
0: Notre papa l'apôtre docteur Joseph Olushola Abiodun Adeniran.
1: Tomiton papa Joseph Olushola Abiodun Adeniran.
0: Que l'Éternel te bénisse.
1: Ukoni donami.
2: All glory belongs to Jesus Christ.
3: Toute gloire et honneur reviennent à
2: Dieu.
0: Kigo na tomiton to diaga.
2: We give glory to the Lord.
0: Mise kigo le kupatana okuluno.
2: For what he has done in our life.
0: Na nu de ko basi to gbezan mi ton me.
2: And we thank all our well wishers.
0: Mi ka so dogbe na toro mi ton le bi.
2: All over the world.
0: Do we kezo ene le bi me.
2: Thank you.
0: Mi basi tam.
2: For your support.
0: Na godo meni no.
2: For the success of our 32 years anniversary Thanksgiving.
0: Na godo de mi no na mi bo mi sigado basi taragbe na ko igbanukun awe pepepe nu agumi toton ni mi bayi to Benin igbaji.
2: In the Republic of Benin.
0: Do Benin sin ayi gbaji.
2: May the Lord continue to bless all of you.
0: Na ma vo ma vo ni so inu kon na mo ten doro di
2: do na mi we. And all the closed doors before you it shall open in the mighty name of Jesus.
0: Bo ohonde su tonu kon to le popata niyin hunhun to yin da ko Jesu Kristi Nazareti.
2: You shall never lack good things in your family.
0: Jesus.
2: Oh, thank you. And I give glory to the Lord. For what he has done. Yeah, is Alpha and Omega. Nobody can share his name.
0: With him.
2: I give glory to the Lord. Over all the ministers of God. All the workers. In this ministry. May the Lord uphold you.
0: Amen.
2: May the Lord give you long life. Prosperity is yours. In the mighty name of
0: Jesus Christ Nazareth, it is in common.
2: Aki gbogbo awon olugbo wa.
0: Mi dogbe na toro mi tole po.
2: Gege bi ileri ta ti se.
0: Bi pagbede mi ko do o.
2: O nina ojo na to ti pe.
0: Egbe azan ko le vo pe me.
2: Eyi ti a fe gboro Olorun ninu ede ti wa.
0: Bo mi na se ma o ko to gbe mi tan titi me.
2: Yo si dara fun.
0: E kan le vo yan na mi.
2: E je ka
0: mi gbona mi ni hode
2: oruko Jesu
0: ni Jesu ton me
2: aye raye ninu orun
0: ma fo do lon le me
2: adupe wi pe
0: ni dupe do
2: eyin lo ba ti ko yi pada
0: mi dewe yan hustle de ma di yo
2: eyin la laanu julo
0: mi dewe lebla no hu ga mi ba si town
2: eti awari anu gba
0: mi dele mo lebla nu yi
2: iwe Jacob ori keji
0: we Jacques taeto an we
2: ese ketala
0: ki ya mi wa ton go
2: o leni ti o saanu
0: ero mi ma wa lebla nu an
2: oni ni a ni saanu
0: mi mo ko to ma wa lebla na mi
2: la se dajo fun
0: bo e na da we na
2: oni sugbon anu sogo lori idajo
0: leblanu kawadudo we didaji
2: lo adupe pa wari anu
0: mi dope ro mi de mo leblanu yi
2: ise nipa agbara
0: e ma en dogbon ko lon dali
2: bi ko se nipa ori ofe
0: adafopon jomi ofan dali
2: egbo pe gba
0: o to yi o pa boyi pipa mi tan
2: a fe soro fun gbogbo orilede
0: mi jona do ko na to le bi
2: awa fe gbenu yin soro
0: mi de jona gbonu mi tan mi dodo
2: awa o le da oro yen so
0: mi de ma gan yi ko lodo na mi de
2: tori wipe awa agbon
0: mi dele ma mi ma bi
2: eyin le gbon
0: mi dele we donu yun e
2: eyin ni a fi se ogbon wa
0: mi dewe to ba si nuyun e mi dele ton
2: Jesu ni ogbon Olorun
0: Jesu we nuyun e ma wu ton
2: ninu we Corinth kini
0: do we Corinth titan me
2: ori kini ese ogbon
0: ta e ton titan hi ya me gba
2: ton eyin ni ogbon Olorun
0: mi dewe nuyun e ma wu ton
2: eyin ni ogbon wa
0: mi dewe nuyun e mi dele ton
2: Jesu
0: Jesu
2: e wa soro na jade pelu ase
0: mi wa to omi ton ton po do a tepo
2: ati ogbon
0: po do nuyun e
2: lati nítorí ìtẹ́ àánú.
0: Sọ òfin lẹ́bíránú tán jí wa.
2: Ẹni tó fẹ́ ṣègbé.
0: Mẹ jóná dán.
2: Ó mọ̀ ṣe ṣègbé.
0: Ní mọ̀ tẹ́ mo dán o.
2: Ẹni tó gun fẹ́ pa.
0: Mẹ àwọn ajá ń hu ọ.
2: Ó jáde nínú
0: ogun. Ní mọ̀ tẹ́ tọ́ sí àwọn ọmọ.
2: Ẹni tí ó kù sínú àìsàn.
0: Mẹ iná kúdú àzán mẹ.
2: Ó jáde nínú àìsàn.
0: Ní mọ̀ tẹ́ tọ́ sí àzán mẹ.
2: Oríire kó jẹ tiwa.
0: Dára gbé ní ìmí tán.
2: Níparí ohun gbogbo.
0: Lo fi fanu lẹ̀bi tán.
2: Àmọ́ yìnyín lógun.
0: Mínísì kan ṣe
2: gígbóná mi. Jésù Kristi.
0: Jésù Kristi.
2: Olúwa wa.
0: Akúlùnà mi tán.
2: Ogo ni fún bàbá
0: lókè. Gígó ná tọ́ṣe tó jí àga.
2: A ó bá mi lọ sínú ìwé Pétérù kejì.
0: Nínú àwọn ezumuná ìwé píye àwẹ̀ tọ́ tọ́ mi
2: náà. Ibẹ̀ ni mo ti fẹ́ mú ọ̀rọ̀ náà
0: nínú. Fínẹ́wẹ̀ ń jóná de hó ọ́tán de gbé.
2: Gẹ́gẹ́ bí a ṣe fi àṣẹ fún mi.
0: Dìde iná mi gbé dídé tán de.
2: Ìwé Pétérù kejì.
0: Ìwé píye ìwé tọ́.
2: Orí ìkejì.
0: Táyé tó ń wè.
2: Hallelujah.
0: Amen.
2: A ó ka ẹsẹ̀ kẹsàn-án.
0: Mìíràn kí a fọ ẹ̀tàn tẹ́lẹ̀ gan.
2: Ìwé Pétérù kejì.
0: Ìwé píyẹ̀ àwẹ̀ tọ́.
2: Orí ìkejì.
0: Táyé tán àwẹ̀.
2: Ẹsẹ̀ kẹsàn-án.
0: Ihi àmì tẹ́lẹ̀ gan.
2: Ọ̀rọ̀ ńlá kan wà níbẹ̀.
0: Ó da ó dèrò fínẹ.
2: Tí mo fẹ́ kí gbogbo ènìyàn ká jọ gbọ́.
0: Bọ́mbàdàn mímẹ̀ bí ṣé mi ní ṣe.
2: Kí a tó wá mọ gbọ́ ọ̀rọ̀ àṣẹ náà lọ.
0: Wẹ̀ tí ó bọ̀nà wá ṣe òkó àtẹ̀tàn.
2: Ẹsẹ̀ kẹsàn-án.
0: Afọ́ẹ̀tàn tẹ́lẹ̀ gan.
2: Gbọ́ nǹkan tí ó wú.
0: Ṣèlú dédọ̀.
2: Ó jẹ́ ọ̀rọ̀ tó ní agbára.
0: Ẹyin ó dé bò dókun wọn.
2: Yóò sì dára fún
0: wọn. Èmẹ́ ní náà sọ́yún náà mi.
2: Ọ̀tá ò ní lágbára
0: lórí. Òkúnú kẹtọ́ náà lẹ́fọ́dọ̀ wúlọ́dọ̀ mi jìyà.
2: Ẹ gbọ́n tí ẹsẹ̀ kan ṣẹ
0: sọ. Ṣe ń dédọ̀ náà mi.
2: Olúwa mọ bí a ti ń yọ àwọn ẹni ìwà bí Ọlọ́run kúrò nínú ìdánwò.
0: Òkúnú tún dé inú de ògbẹ́ tó wà lọ tàbí òkúnú tán tán sọ kúlẹ̀ pọ́n mẹ́.
2: Àti bí a ti ń pa àwọn aláìsòótọ́ tí a ń fìyà jẹ tí a ń jẹ níyà mọ́ di ọjọ́ ìdájọ́.
0: Bọ̀ yẹ ká sọ́nà òwúlà máa wà dodónà ìsọ́nà òwúlà yẹ dófinẹ́ káká jẹ àzán òwẹ́ dídá tán.
3: Le Seigneur s'est délivré de l'épreuve des impieux et réservé les justes pour être punis au jour du les injustes pour être punis au jour du jugement.
2: Alléluia.
0: Amen.
2: Ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí.
0: Òkú da ó dé ìjà yé mẹ́.
2: Olúwa mọ bí a ṣe ń yọ.
0: Kúrúnà tún dé iná òwúrẹ́.
2: Ọ̀rọ̀ ńlá ni o.
0: Pé dáhọ́ ẹ̀mẹ̀.
2: Bí a ti ń yọ àwọn ẹni ìwà bí Ọlọ́run.
0: Déyè náà wúlẹ̀ ògbẹ́tọ́ wa lọ tẹ́lẹ̀ kúlúnà tán kan tán.
2: Kò sí ìfọwọ́sowọ́pọ̀.
0: Kò sí àlọ́síndópọ̀.
2: Kò sí ogun tí wọ́n lè gbé.
0: Kò sí àwọn ẹ̀nà ṣe.
2: Olúwa ò mọ bí yóò ṣe yọ wọn.
0: Kúlúnà náà tún dé náà wúlẹ̀ yé.
2: Ogun tí wọ́n gbé tiẹ̀ níbi iṣẹ́.
0: Àwọn ẹ̀ ṣe pàǹtàwérò àzọ́mẹ́.
2: Ogun tí wọ́n gbé tiẹ̀ ládùúgbò.
0: Àwọn ẹ̀ ṣe pàǹtàwérò kàtí ẹ̀
2: o. Ó ẹni ìwà bí Ọlọ́run ló jẹ́.
0: Gbẹ tó wà lọ tẹ́lẹ̀ kúlúnà tán wọ̀nyí.
2: Olúwa yóò yọ kúrò nínú ogun náà.
0: Amen. Kúlúnà náà déwe sí àwọn ọmọ ẹ̀.
2: Ogun tí wọ́n gbé tiẹ̀ ọ ní ibi ọjà.
0: Àwọn ẹ̀ ṣe pàǹtàwérò sọjí.
2: Àwọn tó fọwọ́ sowọ́pọ̀ nínú ọjà.
0: Yémé kan lọ dọ́pọ́ tó jí tó sọjí ọ.
2: Wípé à ní ṣọ́ọ̀bù yìí.
0: Dọ̀mídọ̀ ọ̀bù tí kì í lọ.
2: A ó gbà lọ́wọ́ ẹ̀.
0: Mìnà yí sún àsìtàn.
2: A lọ sí fíléjì fún ẹ.
0: Mìnà yí káká vilájì ní.
2: Wọ́n fi ọwọ́ ara wọn ṣe ra wọn.
0: Yèna zí àlọ́ èdè lẹ́tàn tó wà èdè lẹ́nu
2: náà. Lórúkọ Jésù.
0: Lò Jésù yín kọ mẹ.
2: Ìwọ mọ fi Ọlọ́run sílẹ̀
0: o. Wẹ ma jọ máa wù tó mẹ.
2: Mọ fi Kristi
0: sílẹ̀. Ma jọ Kristi do mẹ.
2: Kí wọ́n ní àkórí ọ̀rọ̀ Ọlọ́run náà.
0: Dè tẹ́wẹ́ wáyé òkúta kó òkúrú náà tán.
2: Olúwa mọ pa ènìyàn mọ́.
0: Òkúrú náà nà òwúlà mẹ.
2: Níwọ̀n lásìkò tí wọ gangan ò mọ̀. Olúwa mọ pa àwọn ènìyàn tirẹ̀
0: mọ. Kúlúnà náà wúlá ètòna lẹ.
2: Lásìkò tí wọ gan ò mọ.
0: Lò wẹ̀ndé tọ̀nà ọdẹ súnmọ́ tún wá.
2: God is protecting you.
0: L'Éternel te protège.
2: Even when you don't see.
0: Mẹ́mọ́ mọ̀ máa tún lè fún wa pa.
2: Tí wọ gan ò ti ẹ̀ mọ̀.
0: Bọ̀ pẹ́rẹ́ súnmọ́ máa tẹ́lẹ̀ tún.
2: Yóò yọ kúrò nínú ìṣòro.
0: Iná dèwé sọ́kúnlẹ̀ pọ̀ mẹ́.
2: Ará mi nínú Olúwa.
0: Mẹ́tẹ́lẹ̀ ló kúrú náà mẹ́.
2: Èyí ni kò mọ̀ dájú.
0: Elówe Anitu ti tẹ̀ ń gbé tọ̀dọ̀.
2: Inú ogun tó ń là kọjá
0: lọ́wọ́lọ́wọ́ Namo tẹ́tọ́ tọ́ sí òtò.
2: Fi bọ́ sí òkè.
0: Bí àga.
2: Àwọn ọmọ tí wọ́n lọ sílé ìwé.
0: Àfi àzọ́mẹ́ fìdérò àzọ́mẹ́ ìwé lẹ́
2: o. Ó rí i pé àwọn ọmọ tó bá wà ní primary school.
0: Àmọ́dọ̀ fìdérò àzọ́mẹ́ tó kọ́ mi tán.
2: Yóò ṣe ìdánwò.
0: Yẹ̀nú gbúlọ tẹ́ pọ́n.
2: Ni ó fi bọ́ sí secondary school.
0: Bò tóná bí ọ́ college.
2: Èyí tó bá wà ní secondary school.
0: Dékàrò college ọ.
2: Yóò ṣe ìdánwò.
0: Yẹ̀nú gbúlọ tẹ́ pọ́n.
2: Yóò bọ̀ sí university.
0: Wẹ̀ tóná bí ọ́ pro ìjìnà àlàbọ̀.
2: Ìdánwò ti tiẹ̀ ló dé.
0: Tẹ́ pọ́n wẹ̀ tán wẹ̀ wá.
2: Kì í ṣe wípé ó kù sínú ẹ̀.
0: Ènìyàn inú àná kú dé mẹ́à.
2: Wọ́n fọwọ́ sowọ́ pọ̀ ni.
0: Yé kún ọ̀rọ̀ tó pọ̀ wẹ́ sí.
2: Wọ́n rò wípé ilẹ̀ yóò gbé ọmọ.
0: Yè lẹ́dọ̀ jẹ́ mẹ́rẹ́dẹ̀ ẹ̀kú gbaná zéwé mi.
2: Ilẹ̀ ò gbọ́dọ̀ gbé ẹ.
0: Àìkú mọ́mọ́ sìnkú zéwé mi
2: nẹ. Iṣẹ́ tó wá ṣe lórí ilé ayé.
0: Àzọ́ di àwa gbẹ lọ́mẹ̀bọ̀ wa wá ọ.
2: O ò tí ì parí iṣẹ́ náà.
0: Ako fún àzọ́ wa.
2: Rọ́rọ́ ni ò gbọ́dọ̀ kú.
0: Àkú sìnkú ló mọ̀.
2: Iye ni titi ẹ.
0: O gbẹ wẹ́ ń tòwe.
2: Nínú ìdílé tó gbà jáde
0: yẹn. Wọ́n ń dòde mi àtọ́ sí wa.
2: O gbọ́dọ̀ kú.
0: Àdònà kuwa.
2: O si aseyori.
0: Amen ana wa taragbe.
2: Ani nto wa se lori ile aye.
0: Lo ndi awa gbe lo mi bo wa wa o.
2: Sori gbogbo certificate to ni to gba lowo lo
0: ba. Certificate and diploma de ya de le bi o.
2: O ni gbe lo sorun.
0: Ana ze kunde we ma isepe ha.
2: Ibi na lo ti gba.
0: Fiye lo we ayide.
2: Ibi na lo ti gbodo lo.
0: Fiye lo ji adona zani.
2: O gbodo ri lo ni.
0: Adona mo zawe.
2: Bi won se pa egbe ataburu e.
0: De ye humla opono vitu epo.
2: O gbodo ri wo pa.
0: Iye do na mo we huwa me.
2: Awon o ti e won o je kan yoju sori ile aye.
0: Iye te lo bo e dele wa iku ma gberan jide buwa.
2: E ti won fi pa won.
0: We to be wuye ko ngbe ya.
2: Iwo yoju sori ile aye.
0: Amo we wa gbe lo me.
2: O ni ise nla to luwa fe lu e.
0: Edu azoda ko de bo ma fo Jonas zawe na.
2: Yo de se se ni.
0: Bo e kan a vi biblo nu e.
2: O gbodo se se.
0: Edu na vi biblo.
2: Oluwa lo ni kin jise fun.
0: Kun no we do do jeme de ma don we nu e.
2: Imi a jise.
0: Yen na don we.
2: Toluwa ran mi.
0: De o kun no do mi.
2: Emi a jise.
0: Yen na don
2: Ti Jesu ran mi.
0: De se mi do o.
2: Wi pe Jesu lo ba.
0: Lo Jesu we yan hosu.
2: Wi pe Jesu lo lugba.
0: Lo Jesu we me kunle gato.
2: Wi pe Jesu ni iyanu.
0: Lo Jesu we n jawo.
2: Won ni kin jise fun e.
0: E do ma don we nu e.
2: Mo de ti setan.
0: Nka o blofo.
2: Lati je ise na.
0: Na do we on.
2: Ani loruko Jesu.
0: Ndo do Jesu yin come
2: e. Iwo le ni na.
0: We we yin me on.
2: Ti yo gbogbo idile yin soke.
0: De na ze gigo when do be setan da ga.
2: Ogun to ndojukun
0: e. Awon lopalopa de ro ta so wewe o.
2: Ogun yi.
0: Awon e lo le o.
2: Won prepare sile ni.
0: Yedun son weda yi we.
2: To fi mo wi pe.
0: Bo amo ten do tun lo de.
2: Aye ti a wa yi.
0: Ayi ko de memi de o.
2: Aye ogun ni.
0: Ayi ko awon ton we.
2: Nigba to gun miran ba yoju.
0: We ni awon de vole wa o.
2: Igba yen ru oni ba e mo.
0: We ninu o ka si sona diwe ya.
2: Nigba ti won ba nko awon ministry ni ibon yin.
0: When they yedo nu kunwo eye o military de no da tugbon.
2: Nigba tan ba doju ogun.
0: When they ji awon nu kan lo.
2: Eru ki ba won lati yin bon.
0: Ke si sona diye na do da tuwa.
2: Eru o gbodo ba e mo.
0: Ke si ma sodo na diwe ba.
2: Toro ti ni Jesu loluwa.
0: Do akodo Jesu di kuno.
2: Aya o gbodo fu e mo.
0: Un tu e sodo na ze a.
2: Tori po Olorun be leyin re.
0: Do kuno ti toku to towe.
2: Ki wa lo de.
0: Ete we wa jo.
2: Ogun o ti de.
0: Awon ma ko wa.
2: Wahala o ti de.
0: Ta gba debu te wa.
2: Eru ti n ba e.
0: Bo ka si kuro didi wewe.
2: O ti fe pare.
0: Lu ako jan hwe de.
2: Ta lo so fun e wi pe.
0: Me ka donu wedo.
2: Iwo lo fo wa re pare.
0: Wa we na se pare to a lo to do.
2: Se soro to wa ninu e.
0: Kule pon de mi ade lo wa.
2: Job na ti laru e koja.
0: Job de su da sa mo kan ton.
2: O jade ninu e ni.
0: E ka ton si me.
2: O gbodo ku sinu e.
0: Adona ku de me.
2: Jabesi lati e koja.
0: Jabesi da sa e ton.
2: O jade kuro ninu e.
0: E ton do awon me.
2: Abraham apere igbagbo.
0: Abraham de ya pajure yi se ton.
2: Oja
0: da saitan
2: oku sinu e
0: ku de me ha
2: ori oluwa nwo
0: no kuro na do pipun we
2: o si mo wi pe
0: be ka tun ro
2: ohun o gba kuro ninu isuru
0: emi na won le san kule pon
2: sa lo wa kan lowo lo ba
0: je wa je alo na lo nu lo
2: emi ati re ni
0: iyen poto ko epo we
2: iwe corinthi kini
0: we corinthi tita
2: ori ikewa ise ketala
0: ta eton wo kifi ame wa
2: tan go first corinthians chapter 10 verse number 13
0: premier corinthians chapter 10 le 13th verse
2: o wa gbo nkan to ntun son titi
0: ama wa se ko de ye lefo adon we ton
2: idini ninu mi fi mandun lojojumo
0: ewe so mo ko meti no do hun hun
2: ro gbe so gbe so de
0: wenu ya hwan wa o
2: ti wa hala de
0: bo ta gba wa o
2: ta wo waju
0: bo mi ponu kan
2: ta o ri enikeni
0: mo meti ya
2: ta wo eyin
0: bo mi pon gudo
2: ta o re enikeni
0: mo meti ya
2: eniyan kan be
0: meropotin
2: o na lo wa ni waju
0: ewe ronu kan
2: ko se ni to si ni waju
0: medebu jenu kan ni ya
2: o na lo wa ni a
0: meropode ronu kan le aro teti
2: ko se ni to si ni arin
0: medebu ka jenu kan ro teti
2: o na lo wa leyin
0: meropode le aro gudo
2: ko se ni to si ni eyin
0: medebu ka le jenu kan
2: aye aye ninu orun lo
0: ma fo ma fo do no le mewe
2: o n lo ni kin jise
0: ewe ro ma do wenu e
2: wi pe on yo gba e ninu ibanuje ati wahala to wa yi
0: so awu bla po
2: ko le pode mi ade
0: o Jesu Kristi Nazareti
2: ko soso Olorun
0: o fi jiro poge aka ma wo
2: ti ota o fe gbo
0: deke to ma Jonas e
2: e to je wi pe
0: wo ino jirede
2: o ti bori ota
0: e ko dudo keto
2: ji o ti te esu mole
0: e ko ta fo keto ji
2: wa ni lo ti a wa yi
0: a lonu alonu dile mi de
2: ko de si onkun ti ota le fi se mo
0: nde bu kale fo dubo keto na yi do wa
2: o le ku mo
0: e so si ku gbede ya
2: o ti ye
0: e ko run gbe
2: won o le kan ma gbe le
0: bu mo e so si ku e do satin o
2: ti de ku wa o ti ku ori agbe le
0: bu e ko kuku satin jiton
2: o si ti ko isoro ati banuje temi ti re lo
0: e ko be kule pon
4: ti a ubla yen to
5: gbo to so lori ji agbelebu ni
4: a se ni rado sati yan ji
5: ayi atigba na ni mo ti wa ninu ayo
4: si wo anu do po eyan yen bi aya jeme
5: oni o pari
4: edwevo
5: ogun aye e pari
4: apo agbe sati otan fo
5: ibanu je pari
4: a ubla tu ele bivo
5: ekun pari
4: a fitu evo
5: o se ku omo mo
4: a so ran di ti o fitan de a
5: ani o so wi pe won o gbogbo dide si e mo
4: ekun sona ze apo ti tero ti
5: tu ile oko
4: lu asu pe we
5: a lo ni igbeyawe o daru
4: edu a lo wi wuli tu ene kun na wulu
5: o se sele ninu ebi yin
4: eno joro he onu bo
5: jesus so po ti pari
4: jesus ro ti we ko fo
5: o je gbese mo
4: asona du a ho de a
5: oni ki nso be fun
4: edo ma do monu e
5: o lo pari lori
4: ji agbele edo ko do satiyan jidan
5: iwe corinthian ori kewa
4: iwe corinthian tetun awo
5: ese ketala
4: kiki ame wi atonto
5: o gbo ohun to so
4: ase ni edo
5: ko si idanwo kan ti o ti de bayin
4: ero te ku de ma de bo jemiji
5: bi ko se eru eyi ti o mo niwon fun eniyan
4: da for de style ku won to we
5: sugbon olododo ni olorun
4: amo dodo no wa yo ku
5: eni ti ki yo je ki a dan yi wo bi eyin se le gba
4: me de mo na lo be na temi pon u ga ku ku no mi
5: ko ti yo sise ona ti yo pelu
4: amo ide suna fo bali de mi na
5: to eta to
4: si ku le pon mo
5: ki eyin ki o le gba
4: na mi de ni mo te to yi
5: so ti gboro nla bayi
4: amen
5: ara mi ninu oluwa
4: me je lero kulu no me
5: awon ogun kan be ti olorun nja fun e lowo lowo
4: ah wa dele de bo kulu no funfun no wi alonu alonu
5: ṣùgbọ́n wọ gangan o mọ.
4: Àwọn ọ̀pẹ̀rẹ̀ sún àtún wọn.
5: Àwọn ìdojúkọ kan ń bẹ.
4: Àwọn ṣe pé mẹ́dẹ́lẹ̀ tì.
5: Àwọn ewu kan ń bẹ.
4: Àwọn vẹ́dẹ́lẹ̀ tì.
5: Èyí olúwa ti ń dá dúró.
4: Bọ̀ kúnnú lò alọ̀dọ́ tẹ̀nà.
5: Ó dá dúró wájú ẹ ni o.
4: Ẹdú àlọ́ tẹ̀nà lónú kan tó wẹ̀.
5: Ó bá ti gbà bẹ̀ lọ.
4: Màmá ó gbọ̀n fínẹ́ wa.
5: Àwọn ìdánwò kan ń bẹ.
4: Kúlẹ̀ pọ́ndẹ́lẹ̀ tì.
5: Ó ní kì í ṣe títì.
4: Ẹdú ẹkún ìtò wẹ̀.
5: Ó ti gbé kú òní wájú
4: ẹ. Yẹ̀kọ̀dẹ̀ sọ́nù kan tó wẹ̀.
5: Gbọ́. Sí. Àwọn ìpinnu ọ̀tá kan ń bẹ.
4: Bẹ́ mímọ́ kí ẹ̀tọ́ tọ́ndẹ́lẹ̀ tì.
5: Nígbà tí wọ́n tó.
4: Wẹ̀ndẹ́ yẹ tó wọ.
5: Wọn ò jẹ́ ń ṣàṣeyọrí
4: ẹ̀. Ìnọ́mbà ẹ̀ bílọ̀ tara gbé.
5: Tí olúwa fi da gbogbo ẹ̀rù mọ́ wọn lọ́wọ́.
4: Ọ̀kúnnà wúlù bìrà lọ́nu yẹ.
5: Ó ní kó mọ̀ sùn mọ́dọ̀ ẹ̀.
4: Èdò ni máa sẹ̀pọ̀ pẹ̀lú.
5: Ó yẹ kó o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
4: Ẹ jẹ́ kárọ̀ wẹ́ ọ̀pẹ ní dọ́pẹ́ ní wẹ̀ sí.
5: Torí kò jẹ́ kán pa ẹ́ lẹ́kún.
4: Dúwẹ́ lọ́bẹ̀ dá vínú nú ẹ̀.
5: Ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ̀.
4: Ọpẹ́ jẹ́ sùpọ̀tà sí tú mi.
5: Ayé ò pa mí lẹ́kún.
4: Àyí kó máa dá vínú nú mi nẹ.
5: Mo jó mo yọ ọ nílé rẹ̀.
4: Wọ́n dúwẹ́ bọ̀ jẹ̀yà lọ́nu kan tó wẹ̀.
5: Ọpẹ́ yẹ bàbá
4: oye. Ọpẹ́ jẹ́ ká bàbá.
5: Ọpẹ́ mi pọ̀. Ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ̀. Ayé ò pa mí lẹ́kún. Mo jó mo yọ ọ nílé bàbá. Ọpẹ́ yẹ bàbá oye. Ìgbà gbogbo.
4: Wẹ́lẹ̀ bínú.
5: O ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn kan mọ́ ń tì níwájú àwọn ọmọ Ọlọ́run.
4: Ewé òhun ṣùpọ̀ṣùpọ̀ ló sún lọ mí ò fi máa tán lẹ sínú kan.
5: Èyí tó jẹ́ wípé.
4: Wẹ́ káyìn lọ.
5: Ó máa ń mú ìrònú bá wa.
4: Ẹnu ẹ̀lẹ́ pọ̀ wá mọ̀ mẹ́.
5: Kí ló dé tí irú ilẹ̀kùn báyìí?
4: Ẹ tẹ́ wá sọ wọ̀ hàn lẹ́kàn tán.
5: Tó fi tì.
4: Ẹ ká sun.
5: Olúwa ló mọ̀ mọ̀ tí ilẹ̀kùn náà.
4: Rúràn tí mo dé sùn hàn.
5: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa.
4: Àmọ́ mẹ́ sùpọ̀sùpọ̀ mi tán.
5: Àyí mọ̀ pé ilẹ̀kùn yẹn tá a bá wọnú ibẹ̀ lágbà lọ sí ọ̀run.
4: Mi náà túnà hàn ẹ̀ẹ́dẹ̀ òkúrú náà sún ọ. Ẹyin náà mi bí ẹ mẹ́dà yọ fínẹ̀ mi lágbọ́n mo tó dírí lọ́mẹ.
5: Agogo tó luwa dẹ̀ fẹ́ pè ẹ́.
4: Bọ̀ gàdé òkúrú náà jùlọ náà yí lọ́wọ́ ọ.
5: Kò tí ì pé.
4: Gàn ká ò sọ.
5: Àwọn nǹkan mìíràn máa ń ṣẹlẹ̀.
4: Nù délẹ́nu jọ.
5: Èyí tí àwọn ènìyàn tó fẹ́ràn.
4: Mo mẹ̀dí àyín wọn lẹ̀.
5: Wọ́n kàn ṣàdédé kọ̀ ẹ́ sílẹ̀.
4: Yẹ̀nà nà mọ̀ múná gbẹ́mẹ dáyìí.
5: Láì ṣe pé o ṣe wọ́n
4: níbi. Màá ń lu àwọn akanú yé.
5: Wọ́n ní àwọn ò bẹ ṣiṣẹ́ mọ́.
4: Ìnáwó ẹ̀kú sọ́jà wà sọ́pọ̀ pẹ́pọ́.
5: Wọ́n ní àwọn ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀.
4: Ìnáwó
5: ẹ̀jẹ̀ yẹn ti wà ìka yẹn ti wà nú ẹ̀jẹ̀ wọn tẹ́lẹ̀.
4: Ó ká àdáká kúrò kajọ ẹ̀ tán mi dá yìí wẹ̀.
5: Ṣùgbọ́n nígbà tí wọ́n sapá.
4: Àmọ́ òògùn ẹ̀ náà tẹ́ fún.
5: Tí wọn ò ráyè ṣe ẹ́ níkà.
4: Wọ̀nyé máa mú alibo wà
5: tàkì àdáká kanú ẹ̀. Ogun ẹ̀yìn dìde sáwọn.
4: Wọ̀nyé mọ́lú àgbàgbọ́ tó tán tí tètè mi hàn.
5: Ètò dìde sí àwọn ọ̀tá Ísíráẹ̀lì.
4: Dé tí tẹ̀rọ kẹ́ tó Ísíráẹ̀lì tán jí ọ.
5: Wọ́n yà sá fún ẹ̀.
4: Yèyà ò hánú ẹ̀.
5: Torí wípé tí wọn ò bá sá.
4: Lúwẹ́nu ẹ̀ máa hàn.
5: Ibẹ̀ ni ọ̀tá wọn gbà lọ.
4: Fínẹ́wẹ̀ kẹ́ tó ẹ̀jẹ̀ tán dá gbọ́n boyì mẹ́.
5: Ìwọ wá tún ronú.
4: Bọ̀ pẹ̀lẹ́ àrònú lẹ́pọ̀.
5: Bẹ́ẹ̀ ṣe wo ni mo ṣe lágbájá.
4: Lọ́jọ́ tẹ́ ń ka wà tàn.
5: O ṣe.
4: A máa tẹ́lẹ̀.
5: Oríṣi èèyàn mẹ́ta ló wà nù ayé ẹ̀.
4: Tọ́ vovo atọ́wẹ́ tí lò gbẹ́sà.
5: Àwọn tí ó wà bẹ́ẹ̀ ṣiṣẹ́ fásikò dín.
4: Lẹ́nà wá wà sọ́pọ̀ wá pọ́nà jìnnà pẹ̀lẹ́.
5: Tó jẹ́ wípé wọn ò ní bẹ́ẹ̀ délẹ̀ lérí.
4: Wọ́n ń lo ẹ̀nà nà fínẹ́ kàkà jẹ́ kí n máa pàṣẹ
5: kọ́ sí pọ̀ wẹ́pọ̀ wa. Àwọn èèyàn kan wà wọ́n
4: wà. Mẹ́rẹ́lẹ́ de bẹ̀ náà wá.
5: Wọ́n wà pa ẹ lẹ́kún.
4: Yẹ̀nà wá dà vínú
5: náà. Ìwọ kọ́ ni wọ́n pa lẹ́kún.
4: Wẹ́wẹ́ wá dà vínú náà.
5: Ara wọn ni o.
4: Yé de lẹ́wẹ́.
5: Àwọn kan wà.
4: Mẹ́rẹ́lẹ́ de.
5: Wọ́n wà pa ẹ lẹ́rìn.
4: Yẹ̀nà wá dọ̀rùn kí kò wẹ̀.
5: Àwọn kan sì wà.
4: Mẹ́rẹ́lẹ́ kàdé.
5: Wọ́n wà pẹ̀lú ẹ títí láíláí.
4: Yẹ̀nà nà pọ̀ pẹ́pọ́ kàkà dóì dóì.
5: N ò
6: le fi ele
7: ye na jowe do wa
6: ko si nteyan kan le so leti
7: won ko si ne me de ro tu e to me
6: iru awon eyan to won be ninu aye
7: e ni be to lo pade ti to gbe tu e me le ne
6: idi ni yi nigbati ogun ba de
7: we ni akon wa o
6: bo
7: se
6: oluwa mo ibere
7: kuro no tun bi be
6: oluwa mo ibere ogun
7: na kuro no tun bi bi awon ton
6: toro mo yi kogun yen o to bere oluwa ti mo
7: joba opo en na be o kuro no ko tun
6: ogo ni fun baba
7: loke orun hallelujah
6: eyi ni ki o gbo
7: e lo we ani se
6: eti o si gbodo mo daju
7: bu adona tun tite nge
6: awon ilekun to ti ni waju e
7: do won de suronu kan to ile o
6: oluwa fi mu dabobo aye atawon
7: me ni o kuro no zebo to to gan po da ti o ji to po to vi to ile po we
6: olo mama ti ilekun
7: e tun gan ji bo to so han
6: sugbon mo sokun
7: amo ma ya fi o
6: mo yo ni
7: no jaya
6: mo ni oluwa o se
7: no do kuro no abasi
6: toro mo bi o se gba o ninu isoro
7: we tun de na ogun we si kule pon me gbon
6: gbogbo adura to gba
7: o di alopalopade a hole o
6: eti o gba
7: bo e ma te a
6: to gba to ni yes
7: o ka ka boro wi
6: o oluwa ti gbo
7: okuno ko se de chelo
6: sugbon o ri down
7: bo mo si o de o ton
6: ah mo yo ni
7: no jayala
6: mo yo
7: no da ya je pon
6: tori wi pe olorun ti mo ohun ti yo sele
7: kuruno ko tun de do na jowe o
6: to n ba tete down adura yen
7: inwe mi ya bo si ona de onu e o
6: idi ni ko fe ko ku lojiji
7: ewe zombo e ma ba ru ani kuku ajiji
6: toro ni eto fun aye e
7: do edro tito na gbe to we
6: tori awa eniyan la mo wa iku kakiri
7: amo mi u gbe to lenu ro ku ba pe we
6: sugbon olorun yi fe ka ku lojiji
7: amo ma u ba ro mi ni kuku ajiji ya
6: ogo ni fun baba mi loke
7: orun haleluya
6: eyi ni ko mo
7: e lo we ani tun
6: ko si mo daju wi
7: pe ani tun ti tengbe ton
6: ani olorun mo bi o se gba e ninu isoro
7: e lo mafo tun de na ogun na gbogbo na de we ton so kule pon me gbon
6: orisi eniyan meta
7: gbe to vovo aton
6: ni mo fe fi se apere
7: ewe je ijo black party
6: to de je wi pe o ye ko le dupe pe oluwa o se
7: e je ka da ni te do pe ro kuro nu abasi
6: to je ki n ri wahala
7: bo ma ro bo mo tagba
6: akoko
7: nu kan ton
6: mo fi awon lawyer se apere
7: nze ye o we da to le nze ye mo to ba ya pa
6: awon agbejoro
7: yeme yi we do tole
6: hallelujah
7: amen we yi do to
6: a mo ro pe afoka ni mo npe won
7: wi eye wa afoka le
6: we o de je onigbagbo
7: mo kan yi se na
6: o de wa ninu office
7: mo ka ro biro ton me
6: adura ti o mo gba ni wi pe
7: o de de we yi do to ja
6: oluwa je kawon eyan o ni isoro
7: kuro gbo na mele ni do kule pon
6: je ki wahala o de
7: tagba ni wa
6: ko mo de ba won eyan
7: ni jemeleji
6: tori mo fe san ida mewa
7: lo njo na sumanda o
6: ki won mo gbe orisirisi ejo wa
7: boni eni no ze opo ala
6: je kan won yo mo ri a je kan mo ri akoba
7: boni eni no mo akoba
6: je kan ri wahala
7: eni no mo tagba
6: won fi lo gbe won
7: de na to igan pa me
6: sugbon ojo na to ba jade
7: amu asan gbe nu amakaton a
6: to fi lo so gbe won
7: mo na mo te to igan pa me
6: o se titi
7: a bloka kaka
6: moto e o mo sise
7: moto wa zo a
6: tori won ti fami si moto yen pe yo payan
7: lo moto owo eze un tun lodo e na hu me
6: iwo de ti gbadura
7: we ka koko de
6: won ti fami si motorcycle to fe gbe jade
7: se un tun lo keke to ri ajo na de ton
6: wi pe oni lori akoba
7: lo e gbe yan amu akoba
6: o gbe jade sugbon gbe won lo paris
7: lo na de keke to amo ga pa mi ana iforo
6: sugbon sapa titi
7: akaka aten pon kaka
6: o de gbodo mo gbe nkan irinse yen debi to
7: lo amaka do na gomaze afozon we le je fi ape o
6: lo ba ni e
7: ma ro ye ge
6: se ki se pe kini itun baje
7: ni o me ron we lo le gbere da si ni
6: o baje
7: e gbere ya
6: olorun ni nsise lowo
7: ma u ma fo ma fo da so we
6: ale ko mo dupe ni
7: je ko libo dupe
6: appointment miran o tun le mu
7: rendezvous de voye na le wuli
6: dupe lowo oluwa
7: dupe ni
6: sugbon mo ni e
7: amu ara
6: awon ota itun ti de
7: ke to ro le o le wa me
6: loni to je ki o ye ki n gba ise na
7: e gbere je aro ma yi azo
6: sugbon ise yen
7: amu azo
6: won da gbogbo eru
7: iye wulu bi
6: o daru
7: iye wulu wa
6: oluwa lo nsise lowo lori aye
7: o mo du azo wa we alonu alonu
6: awon eni keji
7: me awe go
6: o ni awon doctor
7: ewe ndoto
6: gbogbo awon to je doctor ti won je omo olorun
7: deyin to tobo kai ma o file
6: o gbogbo na mo gbadura
7: ye bi e na o de sin
6: oluwa
7: kluno
6: je ka ri ise o
7: gbo mi ni mu azo
6: a le toju awon eyan o
7: na mi ni si gan gbe je
6: ni ti se ni ti o saisan mo gbe lo so
7: me ma ka jazon e ran to ito to we we a
6: awon na gbadura
7: e da ho wa hun
6: idi ni yi olorun mo bo se mo yo awon eniyan ti e
7: kluno tun de no gun le tun no le
6: o ma pe bi ti e o wo gba koja
7: amoro fi le gbagbon mo wa yo
6: ibele lo miran gba koja
7: fi ro po emere fo legbon
6: lo ti subulu le
7: ko ka ja yi
6: ni won fi gbe
7: bo ze
6: won ba pe ambulance
7: bo ayiro ambulance
6: won ba pe awon fire brigade
7: bo ayiro sape pompier
6: o ye wa gbe o ti
7: subu lo bo lo bi ba ze lo e ja ime
6: ategun kan lo fe lu
7: je on de weyin du epo
6: iwo ko jambe omo e ko ja nibe nkan ko sele se
7: wo pompier ti egbon fine debu jodo mi jiya
6: olorun de gbodo gbo adura ti won na
7: o kuno karona se de gbe ye jesu tonton
6: tori awon na ni ise ti won se fo olorun
7: jesu du aso de wa na ma we de o
6: awon enikeji niyan
7: mewe gole
6: eniketa ti mo be bi se
7: God en jado black padre
6: oni awon ton tapo si
7: ewe nchi ogba satole
6: ise ti won se nti won
7: aso de no wa one hun
6: sugbon mi gba ladura
7: amo yen ode
6: kosi bi posi na se re wa to
7: de bu de chi ogba yan wa pedo
6: o oni gbe esi ninu odun yi
7: ye we teme pere ko elo me
6: oruko jesu
7: no jesu christ na ze ton sin
6: oni gbe omo esi
7: ye na ze ki tu e de
6: oni gbe yawo esi
7: mo mere na ze si
6: teme oni gbe oko esi
7: mo mere na ze
6: kosi bo se re wa to
7: kosi de chi ogba
6: so awon ton tapo si
7: amo me ran sa chi ogba
6: awon na mo n gbadura
7: ye jesu no ko de mo
6: oluwa
7: no e
6: kosi ta won se kale
7: o chi ogba de mro da ye lo
6: ori a won ni o eje tawon je ni ile olorun
7: lo ndo pada bo ndoro church pa chemem
6: o ya je kawon yan wara
7: mo gba bo ni mele ni aho ti ogba
6: ta lo wa fe gbadura lo wuro po n fe lo ra po si
7: meka jona o de sa fifo na kuno gba mayi ko ti ogba
6: abi ni ti oku won mo ngbe sinu
7: po si abi me ma ku wa eno de eno de ndo
6: church oni gbagbo de ni carpenter to nse po
7: si ise no kawe yin me ni zie de no pe ti ogba
6: itori olorun lo nyo eko ninu isu
7: ewe somo ma vo ma vo wero dide we so pe po le mewe
6: iwo lo more nto
7: nse wewe ma tun dagbe
6: ka lo more n to n se
7: ninu atun dagbe nu ewa ere to
6: o gbodo yo olorun kuro ninu gbogbo orin ajo to ba rin
7: si ku de ma vo ma vo ton so pe this only to dey zane let
6: tori iwe isaiah so fun
7: mi we isaiah ton dona
6: isaiah 54 verse number 17
7: isaiah 54
6: verse 17
7: verse 17
6: oro nla kan wa nibe
7: o ko da o de ro fine
6: lo fi gbodo mo yo ni waju olorun
7: eni ona no so ma na no ja ya ro kuro nunu
6: gboro ti bibeli so
7: se ko de wewe do
6: verse 17
7: verse 17
6: ko si o nja
7: eru afun o ne matin
6: ti a se si o
7: bo ye bayi gran we
6: ti o le se nkan
7: bo na si ku wa de na we
6: so ti gbo bayi
7: ase
6: ibi kan o le de bayi
7: nyira kan de bo si jeji to ya
6: idi ni gbogbo nton sele si e ma dupe ni
7: ewe zon de bude ro bi
6: gbo ati gbogbo an ko dide si on ni idajo
7: mo toro o dede bude ti
6: ni wo o dani ebi
7: de ti te we
6: di eyi ni ogun awon iranse iranse oluwa
7: e lo won yo gu ye o
6: lati odo mi ni ododo won ti wa
7: mo toro to so de yen okun na ton ton so we
6: o ni oluwa
7: o e jele ton na wa we kuro na do
8: toute âme forgée contre toi sera sans effet.
6: Yes.
8: Et toute langue qui s'élèvera en justice contre toi, tu la condamneras.
6: Yes.
8: Tel est l'héritage des serviteurs de l'Éternel.
6: Yes.
8: Tel est le salut qui leur viendra de moi, dit l'Éternel.
6: Ogo ni fun baba loke
7: o. Igo na Jesu to di aga.
6: Ki lo de to nsokun?
7: E tesi afiyare.
6: Ki lo de to je ojojumo?
7: Egbese
6: je. Inu ironu ni wo mo wa.
7: Irepon gbe di anu.
6: Iwo isi ninu wi pe ani ojo la mi yo dara.
7: Wo anu do di do odun to me do so sagbe che na yan la.
6: Se won fi ran se sori ile aye won lo ni oni raye loko to kuro.
7: Mu ye se to gbe ro me fi ra ni ma mo gbe bo sa won jo ton sin gbe o me wo.
6: Se tori wi pe
7: no.
6: Idile yin.
7: Okule pe opin do mi tan.
6: Won tu asiri fun pe àwọn àjẹ kan ń bẹ níbẹ̀.
7: iye gba wíde lẹ́nu ẹ̀rọ jẹ́mílà ṣètọ́ délẹ̀ fínẹ.
6: àwọn àbíkú kan wà níbẹ̀.
7: àbíkú délẹ̀ ro fínẹ.
6: àwọn emèrè kan wà níbẹ̀.
7: yẹ́wò emèrè délẹ̀ ro fínẹ.
6: àwọn apààyàn kan wà níbẹ̀.
7: yẹ́wò mewutọ́ délẹ̀ ro fínẹ.
6: hallelujah.
7: amen.
6: ogo ni fun baba loke
7: o. ikona tọ́ ṣètò tí a ga.
6: ṣé torí ẹ lẹ̀ rú wa ń bẹ̀.
7: wọ́n ní owó ẹ̀sán mo kẹ́ sí ro dídí wẹ́wẹ́ à.
6: inú ilé kan wá wà ní gbogbo ni gbogbo agbaye ti o si aje kan
7: ni wo ti to we kezu ene le bi se mebo aze to ma de me an
6: ti o si awon abiku
7: de wo abiku de pepe de me de ku de
6: family kan wa
7: mo family mo kan ton de ya
6: ti o wa si
7: bo e de ya
6: mo mo je kan tan e je
7: ma ro ni blawed wo bo
6: gbo nkan to luwa so
7: senu de okuru na do
6: o mo bi yo se gba wa
7: e tun de na kun mi gbon
6: psalm 34
7: psalm 34
6: verse number 19
7: verse
6: 19 Psalm 34 verse number 19
7: Psalm 34 verse 19
6: Bon kan ti bibeli so
7: Se nde wewe do ro fin enu mi o
6: Ogo ni fun baba loke
7: o Ikona to mi ton ro ji aga
6: Oro nla lo wa nibe
7: O ko da o de ro fin enu mi
6: Psalm 34 verse 19
7: O we som le ton
6: Psalm 34 verse number 19
7: Ta ton gba
6: Oro nla wa
7: Ta ton gba
6: Opolopo ni iponju olododo Sugbon Oluwa gba ninu won gbogbo. Yes.
8: L'Éternel est près de ceux qui ont le cœur brisé.
6: Yes.
8: Et il sauve ceux qui ont l'esprit dans l'abattement.
7: Ero kuno ti tu apara Iwo
6: sapa lati je olododo ninu bo se nsin Olorun.
7: Wo te pe mo tin to ye ododo na lemede aro ma o to esin gbon we.
6: O ri pe yo gbe.
7: Ah mo re na gbon we.
6: Jade kuro ninu ese.
7: To sin yin ado me.
6: Yowo kuro ninu gbogbo awon iwa ti o dara.
7: Di alo so wa ro de ma yan aleme.
6: O ri pe yo gbe dandan.
7: Ah mo re na gbon we jeun jeun.
6: Bo ba le gba mi.
7: Endu esi rin mi yan.
6: Lati odun to ti ran mi nise.
7: Si pede me ko zo mi azore.
6: To ba le gba mi titi doni.
7: Endu esi rin mi kaka je gbe o.
6: Ko se ni t'Olorun o le
7: gba. Me mo kon to ma ni wo kuro ma gan.
6: Proverbs chapter 11 verse 8.
7: We proverb teton wo lo po kiki ame.
6: Iwe owe ori kokanle ese kejo.
7: We proverb ton teton wo lo po kiki ame taton go.
6: Je ki mo fun o ni awon ese oro Olorun.
7: Gbogbo ni ma na we we fodele.
6: E ti o mu ese re duro ni waju Oluwa.
7: Ina ya foto elodo ro kuro na sinu.
6: Gbo ese kejo.
7: Si afeton taton.
6: Gbo nkan to wi.
7: Se le do.
6: Ayo olododo kuro ninu iyonu.
7: Ye ka so de todoro to sun awu veme.
6: Eniyan buburu. A si bo si ipo re.
7: Bo meyin la kaka so jai je te ni o mele ko.
6: Oro nla kan ti mo fe ko mo ni.
7: O da po de mara ni lesin.
6: Fi awon to ngbogun dide si esile.
7: Me da wa se pe wele joye dola.
6: Iwo sa je olododo wa jo
7: Olorun. Pe be jodoro no kuro no.
6: Mo kowo bo nkan buburu.
7: Ma da lo nu yin la kan me.
6: Ayo wo.
7: Je na de kweso me.
6: O eyan buburu yen.
7: Meyin la kan ni o.
6: Bibeli ni a o fi ropo sinu e.
7: Ero meyin la kan we na se lekoro yin.
6: O da mo pe Olorun wa ki se oniro.
7: Akatun ma we lo kuyan di gbanu o.
6: Hallelujah.
7: Amen.
6: Eba mi tuka.
7: Mi vagiana.
8: Le juste est délivré de la détresse.
6: Uh-huh.
8: Et le méchant prend sa place.
6: So ti gbo ba. Jowo ko sile ni bi to ba tin gbo.
7: Mo da yi ro file bude aro todo we ni.
6: Mo ma wo wi pe awon kan didi ogun si e.
7: Ma no le pono je merele chita kan to jitu e.
6: Ori won fe ru eru ogun aye e ni.
7: Taye to ye janse bo to dun agbagbe
6: za. Won se tan lati ba won lati ran e lowo lati ba oru wahala yen ni.
7: Ye jagu Olorun bo to dun agba kule pon to tan po wa po we.
6: Ep to ese bibeli yen ka.
7: Mi le fo ki yana mi.
3: Le juste est délivré de la détresse et le méchant prend sa place.
6: Yes. Ogo ni fun baba lokan.
7: Ikona to je to ti aga.
6: Won fe gba ipo re ni.
7: Ye jona yi teyin la ka to eto me.
6: I need ti won fin yo elenu yen.
7: Ma ti ro de ze bo to ya sanu
6: e. I lowo lowo.
7: Ma do pe.
6: I bi mo.
7: Ma mo fiji.
6: Gbese.
7: Ah,
6: won bo wa gba ipo na lowo e.
7: Ye jawe na yi ti an o to enele bi me.
6: A yo iwo kuro loruko Jesu
7: laipe. Won na de we to so awon ne me do.
6: A yo kuro ninu wahala yen.
7: Ye na de we to so to clean ni o.
6: Ai san ti won fin yo elenu
7: yen. A san de ze bo to.
6: A yo iwo.
7: Ye na de we so.
6: A wa gbe awon si.
7: Won na wa se je ro te.
6: Se ba won na na bere re.
7: Ndo e Jesu je be ai.
6: Awon na ni won de pari e.
7: Ye Jesu je na fo nu
6: e. Awon ni won mo ru lo.
7: Ye je na gba don so iwe.
6: Idi ni yi. O nilu ati gbadura.
7: Atedoku.
6: Wi pe Oluwa. Jeki ota mi ko ku.
7: Bona ke to che ni ku.
6: Jeki ota mi o ku.
7: Bona ke to che ni ku.
6: O adura gbaku gba lo
7: gba. O de yin la ka wa de ne.
6: O lele mi Olorun ko mo gbadura pe ko
7: ta. Asi ro bigbo ma o to mo ro de yin la ka mo kan
6: ton. Mo gbadura adura bayi.
7: Ma so o de mo kan ton
6: o. Oluwa.
7: O kuru le.
6: Eto to ta se kale fun mi.
7: O ti to re ke to tonu mi
6: o. Oya. Ba mi gbele won lowo.
7: Bona ni si ani se
6: da lo mi ni.
7: O de de yan.
6: Mo ba se to rere fun
7: e. Ye blo ti to da
6: pe. O gba rere.
7: Ye na mo da pe.
6: Ba se buburu.
7: Ye blo yin la kan.
6: Won fi won ropo.
7: Ye na se to di yin la kan.
6: Ogo ni fun baba loke.
7: Bona to je to ti aga.
6: Gege bi agogo wa se nlo yi.
7: Dide gami to me do yi do we o.
6: Ogo ni fun baba loke o.
7: Bona Jesu to ti aga.
6: E ja lo sinu Psalm 34.
7: Mi gba mi ni iwe Psalm to me chapter 34.
6: Ati ka yen e ja ka Psalm 37.
7: Mi gba mi ni la Psalm 37.
6: E ja ka lati verse number 39.
7: Mi gba mi ni Abeson verse 39
6: to 40
7: kaka je 40
6: eje kaka
7: mi gbo bo ni ro mi ni ka
6: Psalm 37 verse 39 to 40
7: Psalm 37 le verse 39 à 40
6: oro nla kan na tun wa nibe o.
7: Le salut des justes vient de l'Éternel. Il est leur protecteur
6: yes.
7: au temps de la détresse.
6: So tin gbo bayi.
7: L'Éternel les secours.
6: Yes.
7: Et les délivre.
6: Uh-huh.
7: Il les délivre des méchants uh-huh. et les sauve parce qu'ils cherchent en lui leur refuge.
6: Ṣugbọn lati owo Oluwa wa ni igbala awon olododo. Hey, ko so pe igbala awon eyan buburu.
7: Ero okunle gan yo meyin la kan leton ami.
6: Awo fe jo olododo bi won se nsin Olorun tele ni o. O lo fa gbogbo wahala to n doju ko eyin.
7: Ajayi dodo na didi aro ma o segun da yi a. Ewe zomo ta gbaro le biro nu ku pe pipe re.
6: Ṣugbọn lati owo Oluwa wa ni igbala awon olododo.
7: Amọ to so kuro na lo mewe kun le gan yo dodo.
6: O ni abo won ni igba iponju.
7: Kuro na we gan po yeto to kun le pon bu enu.
6: So n gboro.
7: Asisi.
6: Oluwa yo si ran won lowo.
7: kúrúnà náà sọ gún àlọ́ náà
6: yìí. Yóò sì gbà wọ́n.
7: Ẹná sọ gúnlẹ̀ yìí.
6: Yóò gbà wọ́n lọ́wọ́ àwọn ènìyàn búburú.
7: Ẹná gúnlẹ̀ yìí sún mi.
6: Yóò sì gbà wọ́n là.
7: Ẹná sọ gúnlẹ̀ yìí.
6: Nítorí tí wọ́n gbẹ́kẹ̀lé.
7: Yóò yẹ sí àtọ̀ gbígbó ètò.
6: Tani wọ́n gbẹ́kẹ̀lé.
7: Mẹ́wọ̀ pé wá gbọ́ àtọ̀ ló.
6: Ó sáwà nù chọ́ọ̀chì.
7: Asára mi sá ọmọ.
6: Ibẹ̀ lẹ́dẹ̀ bí àwa sí.
7: Fínà mi ka jì mí dẹ́rù.
6: Talẹ̀ gbẹ́kẹ̀lé.
7: Mẹ́wọ̀ mi gbọ́ àtọ̀ ló.
6: O gbọ́n tí Bíbélì sọ
7: ni. Asẹ́lẹ̀ wẹ́wẹ́rọ̀ ayé.
6: Ó ní sá gbẹ́kẹ̀lé.
7: Ẹ̀rọ gbọ́ àtọ̀ dẹ́gò.
6: Ó ní gbẹ́kẹ̀lé.
7: Ẹ̀rọ ṣe àgbọ̀dọ̀ gbígbó tó dégò.
6: Fáramọ́ Jésù.
7: Mo ṣe àgbàza tó tẹ́dégò.
6: Fáramọ́ Jésù.
7: Ṣé àtọ̀ gbígbó tó lẹ̀ pọ̀
6: tẹ́dégò. Súnmọ́ Jésù ti
7: dògbé. Mo ṣẹ̀pọ̀ Jésù káká sọ ìfifọ́nu.
6: Lọ̀sán ta.
7: Lò wé mẹ́.
6: Bí lo.
7: Tàbí lo sámẹ́.
6: Mo mọ̀ ṣe yà kúrò.
7: Má kílásọ̀ Jésù gò mẹ́.
6: Súnmọ́ Jésù
7: ti dògbé.
6: Ṣẹ̀pọ̀
7: Jésù ká
6: lẹ́yìn rẹ̀.
7: Rògbòdò tó.
6: Ṣùgbọ́n ò rí.
7: Àmọ́ ọmọ ẹ̀yà.
6: Torí wájú lòun wò.
7: Lọ́nu kò kẹ́rẹ́ pọ̀.
6: Ọlọ́run ń ṣiṣẹ́.
7: Kúrúnà náà sọ wà.
6: Ní ẹ̀gbẹ́ rẹ̀.
7: Do àpátọ́wé.
6: Ṣùgbọ́n ò mọ̀.
7: Àmọ́ àtùnwá.
6: Torí wípé.
7: Do.
6: Ibi tó ń lọ ló dojúkọ.
7: Fídíò ògbó akúyọ kẹ́lẹ́ ògbó ẹgbẹ́ anúkọ́ mọ́
6: lórí
7: ìlú.
6: Kò lè fi ẹ́
7: sílẹ̀.
6: Wọ́n ń fún ẹ, a mọ̀ pé kankan ní tírénì.
7: Yẹ̀rọ fọ́másí ò náà wẹ̀wẹ̀.
6: O ni wọ́n ń fún ẹ lọ́wọ́.
7: Yẹ̀rọ yìí à ń tẹ̀lé ẹ̀rọ fọ́másí ò
6: náà wẹ̀wẹ̀. Nígbà tí o bá ṣàṣeyọrí.
7: Wẹ̀ndí àná wà ta tán.
6: Inú tiẹ̀ gan dùn.
7: À ń mọ̀ràn kọ́ mi wẹ̀rẹ́ sọ́tọ̀ náà.
6: Wípé yes.
7: Sọ wí.
6: Kò sí àpáta tí ò lè kúrò níwájú mi.
7: Oṣù mọ́kàn tó máa tí mo màgá tán sọ́nu.
6: Pẹ̀lú orúkọ Jésù.
7: Kò tó yín Jésù tán.
6: Ọkọ àti ìyàwó tó ń gbọ́ mi.
7: Àsúpàṣípò rèé tó romí wẹ̀.
6: Tẹ̀lẹ̀ fẹ́ túká.
7: Bọ́mi rẹ̀ mi já ń gbádùn
6: wọ. Ẹ nílò àti túká.
7: Má lóògùn tó náà gbádùn ni.
6: Iṣẹ́ ọ̀tá nìyí.
7: Àzọ́kẹ́ tó tún di ìhùn.
6: Ẹ lè túká.
7: Mi máa lọ́nà gbádùn ni.
6: Ẹ yanjú ọ̀rọ̀ yìí.
7: Mi kékeré mi dọ̀kọ́ ọ̀bọ̀ ìdè.
6: Bàbá tó kọ àwọn ọmọ ẹ̀ sílẹ̀.
7: Pápá àdé gbẹ̀fì tán lẹ́dà yìí.
6: Tó ní àwọn ọmọ yìí ò dára.
7: Bọ́dọ̀ fi ẹ́ lọ́lẹ̀ dé bùyàn án.
6: Tó ń ṣépè fún wọn.
7: Bọ́dọ̀ nu tó yé wẹ̀.
6: Ṣé wọ́n fẹ́ káwọn ọmọ ẹ̀ ó dára tẹ́lẹ̀ ni.
7: Ń yè bá lọ fí ìwẹ̀ tán lẹ́dẹ̀ níyàn dá ìwẹ̀ à.
6: Iṣẹ́ ọ̀tá lè yí.
7: Àzọ́kẹ́ tó tó wọn yé lọ sí.
6: Ìwọ ni kò tètè.
7: Wọ́wẹ́ níyàwó.
6: Kò ṣe gẹ́gẹ́ bí olórí.
7: Mo bá ìta ìdí
6: tàtọ́. Torí ọlọ́run tí a ń sìn.
7: Ló máa òde sìn mí.
6: Ó mọ rọ̀jò fún ènìyàn rere.
7: Ẹnu jàdíkùn ètò ọ̀run mẹ́dàgbé.
6: Àti ènìyàn
7: búburú. Kò tó mẹ̀yìn lankan
6: pọ̀. Wọ́n gbàgbé àkórí ọ̀rọ̀ ọlọ́run
7: náà. Máa mọ̀ kọ́ta kó o kúnná tàn dé àṣẹ.
6: Ọlọ́run.
7: O kúlù náà.
6: Ó máa ń dáàbò bo àwọn
7: ènìyàn
6: tirẹ̀. Ọlá.
7: Má wọn sá ọ mẹ́.
6: Agogo méjìlá.
7: Gan wéwè mẹ́.
6: Kó pàdé wa ní àpapá.
7: Wà pè mí lu àpapá.
6: Sùúrù lérè.
7: Sùúrù lérè.
6: Sọ pé ò ń lọ sí Église de la Sagesse.
7: Lẹ́kọ̀ọ́dún ẹ̀mí kò àgùn sagesse tán mẹ́.
6: Tó o bá rántí yẹn. Sọ wípé ò ń lọ sí Église dádì.
7: Lọ ẹ̀mí kò àgùn dádì tán mẹ́.
6: Tàbí o sọ pé àwọn kan tiẹ̀ mọ̀ pé ní Église fada.
7: Mẹ́lẹ̀ fọlẹ́ tán lọ àgùn fada tán.
6: Aleluya. Mọ̀mọ́ kan ní ò ń lọ sí Église pápá.
7: Mama
6: no Jesus ni papa o.
7: Mama ro kodo na keke no keke no. Veze mi so yi papa si agun me.
6: Daddy nu Oluwa lawon yan. Lawon yan ge kuru na so di daddy.
7: Ewe ye seno glibo do papa papa.
6: Jesus ni baba baba.
7: Jesus en papa papa le ton.
6: O lo gbe wa dide.
7: Ewe ze mi chite.
6: A de dupe bi to ran wa lowo de.
7: Nika to pe na fire gwa ro na.
6: Nibi kibi to tin gbo mi bayi.
7: Fire budi aro to ro mi we de
6: yo. Jowo. Mo fẹ́ gbàdúrà fún ìdílé mẹ́ta péré.
7: Ǹjẹ́ àwọn ọ̀rẹ́ náà wọ́n ẹ̀dùn àtàn gé.
6: Tí má dẹ̀ ti ń gbàdúrà fún
7: wọn. Nkò di ọnu yẹn fún ọ.
6: Láwùsọ orí ọ̀fẹ́.
7: Ìnáwó náà jọ mi
6: ọ. Ẹyin òṣìṣẹ́.
7: Àsọ̀wá tọ̀lẹ̀.
6: Ẹ má gbàgbé.
7: Mi máa wọ́n mẹ́.
6: Ìpàdé wà ní àṣálẹ̀.
7: Pélépélé de gbàdá ń di.
6: Agogo mẹ́fà.
7: Dọ̀gàn
6: ẹ̀sìn
7: Zantan si program de midro da vofo ou de ton.
6: E ma fi sere ou.
7: Mi ma do degun de
6: mou. Isoji yan yo bere ni ojo Wednesday.
7: Kwaza dona beto mercredi.
6: Ni bori e kajo wa kakri bogo agbaye.
7: Bito weke zwene le bime.
6: Olu ako di wa
7: mou. Unon ni black bagana.
6: Agogo mefa chaleni.
7: Ga ize gbadan weme.
6: Titi di agogo mejo.
7: Kaka je gantan ton
6: badan. Igami ole pari la agogo mejo.
7: Kore len wete si efo gantan ton
6: badan. Tori wipe ti itu sile ba wa.
7: E indwa jime nede okunu nobele
6: tila iwe. Tolu antu anwenye sile. Ṣùgbọ́n ní gbogbo orí ẹ̀ka ìjọ wa kò sí ìpàdé àṣálẹ̀ tí wọ́n máa ń ṣe ní ọjọ́ Tuesday.
7: Tó sọ máa dí yọ. o si se ma tito so gbadanu agunta mi ton de pepe ji
6: sugbo wa ni siege headquarters
7: tito aguna do
6: ni agogo meji la lo si
7: ibe
6: ni gbogbo eyan fe wa
7: ibe mele bi ja we
6: ibe ti kokko gba oririre
7: ina to itarajo
6: tito ori isoji ojo meta
7: yi o ta ode atan to
6: de asan to pe olorun wa ki se oniro
7: ma u mi to yan digbanu ha
6: ki se eniyan ti yo fi pa
7: e gbe to de na to da digban
6: ibi loluwa ran mi lowo de e je ka gbadura
7: igba mi ni
6: o ko Jesu
7: ni Jesu ton
6: agbadura fun gogbe ti to ti
7: go
6: e o ni ku sinu isuru
7: mi na kuro kule po me amen
6: bi awon omo Israeli o se ku si owo
7: ogun farao e ma ku do farao lo me
6: ati inu okun pupa
7: po do ro ku ku ve
6: e
7: do a
6: e o ni ku sinu isuru
7: mi na ku do kule po
6: me ayo mu yin jade
7: kuro na dewe to
6: si mi ko ni gbe wa mi
7: osun elo na zewe mi
6: ko ni gbe wa mi
7: ko elo na zewe mi
6: agbadura
7: nko de
6: alafia ko joba
7: tijo oni
6: ni gogo orile de wa
7: yo to le
6: karo ona
7: mi ni mo ko bo zan
6: kara sowo
7: mi ni mo afo doko
6: ka jeniyan giga
7: na mi ni igbe
6: ka sori rere ka mo se ba won sokun
7: na mi ni ma ya fi pin epo
6: Jesu Christ
7: Jesu Christ akuruna mi ton
6: eni to ba fe pe wa wole
7: mejo na yiro diyan
6: o le pe bayi
7: yiro blem
6: eh sori radio topa
7: do radio topa
6: yo si dara fun
7: ina so yan na we
6: 01 01 21 21 31 35 45 42 32. Allo.
7: Hello.
9: Allo, bonsoir daddy.
6: Bonsoir maman.
9: Papa. Eku ise oluwa.
6: Oluwa lo se. Adugbo adugbo le ti pe wa.
7: Ka ti eti ayiro mi so.
6: E je ka gbadura fun yin. Oruko Jesu.
7: Ni Jesu ton me.
6: A ti gbo.
7: Mi ko si.
6: Oruko Jesu.
7: Ni Jesu ton me.
6: Oluwa faso gbese ya.
7: Kuruna fun afa ahoto.
6: Lara omo yin.
7: So vito si
6: ko sin ni gbogbo ojo aye
7: nisemi
6: Jesu oluwa wa
7: Jesu akuruna mi ton
6: o dabo
7: e labo
6: allo
7: hello
6: 01 21 31 45 32 allo oui
9: bonsoir
6: okay qu'est-ce que vous voulez maman
7: et ta mère maman
9: je veux enfant
6: Oruko Jesu.
7: Ni Jesu ton me.
6: Mo gbadura fun iranse
7: bere. O de na devion to we.
6: Oluwa fun ni omo rere.
7: O kuno ne vidagbe.
6: Je ko wa dupe.
7: Gbona ni wa idope.
6: Gege bi Ana se se.
7: Ta edide Ana
6: fun. Jesu Oluwa wa.
7: Jesu si nko mi amen.
6: O dabo.
7: E labo.
6: Allo.
7: Hello.
6: Awon eni keta ti fe wole bayi.
7: Me atan goro pe.
6: Ka fi sori ofe.
7: Na mi ni mo ten do na jo mi.
6: Ati pari bayi lori.
7: Mikoro fi fo e.
6: Sugbon to ba fe bayi mi gangan so.
7: Awon enu aja na ko na baba mi ton takuno mi.
6: Mo man gba lejo.
7: Papa no ijo na.
6: Mm, ofe ni ofe sanwo kankan.
7: Rasiwe ada po na so.
6: Allo.
7: Allo.
6: E mo kuro le ati bo le ti pe wa o.
7: So fi temi yi lo san.
6: E je ka gbadura.
7: Mi gba mi ni ode.
6: Oruko Jesu.
7: Ni Jesu ton me.
6: Oluwa faso gbese ya.
7: Kuno fun afa oton.
6: Owo otuka lowo yin.
7: Ape so la gbadura lo mi.
6: Eni ifokan bale.
7: Mi du ayi ka jai.
6: Jesu Oluwa.
7: Jesu akuruna mi ton.
6: O ti ri be.
7: Eko yin mo.
6: Eh yo dara fun wa ni ka fasiko edupe logbon to ran wa lowo.
7: Mi se je lo do do pe na me na gwa lo na mi le
6: pe. Eh fun radio program.
7: Na radio program.
6: E o ni jiya o.
7: Mi na jiya.
6: Agogo wa ti pe.
7: Ka mi ton ko pe.
6: Eh to ba fe ba mi gangan so.
7: Ajo na do koko baba mi ton ako mi
6: so ko wo.
7: 01 01 96 96 12 30 33 73.
6: Je ki n pe le kan si.
7: Bo ma le yi lo ro ko.
6: 01 01 96 96 12 30 33 73. O le kowe
7: arin awon message
6: o le send message
7: arin awon message
6: o le se voice note
7: arin an blow vocal
6: e yo si dara fun
7: e na fo yan na
6: we yi lo le tete ya
7: e lo we na ya
6: ori gba miran wa mo mo wa moto lowo
7: si do volanti
6: e to ba pe mo le mo la fine ati tete
7: si gon jomi o ma lo na to decrocher
6: yo si dara fun
7: e na so yan na we
6: o dabo
7: e labo

Ọwọ́ ti pọ́ mọ́nu kékèké ń gbọ̀nkọ́rún ẹnu kékèké ń kú lágbèzà mẹ́nà ẹyọ ìyá mọ́ máwú èyí pọ̀tọ̀ ní ẹnu mọ́ pọ́pọ́ tí yàrá yà sọ àpè dúdú lọ́kẹ́kẹ́ sọ jó nílẹ̀ gàkọ́ èké tọ́mì ṣègbè láńtí mi tọ́mì ìyàwó mi rẹ nílé rajó tọpájílì ajáhà òdèdè mẹ́pa ṣí ń kọ́ tọ́mì sọ́nà ẹ̀ aṣọ káfú èjì kòdó àyígbà ló tọ́ lọ́bìyàn chité apọ̀ jíjọ akáfú kẹ̀kẹ́ mẹ́tọ́ mẹ́ inú pínpín ìmì sọ jóná náà àgbàní pípẹ́ tí pẹ́ńkọ́ mẹ́rin pípẹ́ ọ èyí kọ́ mi ìmì bàdúrí ní ndó ìpọ́nà gbọ̀ngbọ̀n ìtọ́mọ́nà ìpẹ́ mi rí gbogbo ìlẹ̀ jẹun ìyàbàdúrí dé gbọ́nà yà náà mi ò gbọ̀ngbọ̀n gáàkó lọ́kọ́ èmi àṣọ kàfùkàfù lọ́kẹ́kẹ́ ìyàṣọ́ jóná yehowa kàtàmájú.

0: Valentino ń gbé náà mi ọ ẹgbẹ́ Alfa Agbodò àná wọn mi gbẹ.
1: Ẹ mọ.
0: Do tàbí kí tó mú ní bàtà fún ọyọ odó lè wẹ́yìn òdòkùnà Alfa Agbodò gbédé mà.
1: Ẹnde ọdẹ dẹ àdòjì ẹnọ́nà bá ẹ wà tíránsòdì bá pé àyìn bìbí tẹ wà yín dúdú tọ. Ẹbí ìfọ̀n.
0: Ìnátàdọ̀ lè fọ fẹ́.
1: Ayé wọn dúdú gamẹ́lì.
0: Dúdú gamẹ́lì.